0: ẹwà ẹ̀ẹ́dìrẹ́ lè lẹ́mẹ̀ ṣùgbọ́n ìwẹ̀ ẹ̀dẹ̀ ní ìdìmí ọ̀dọ̀ ẹ̀ máa yán ẹ̀ máa jẹ̀ ẹ̀ máa inú ẹ̀ẹ́dìrẹ́ pínpọ́nlé ẹ̀ máa inú ẹ̀ẹ́dìrẹ́ sísele ẹ̀ máa inú ẹ̀ẹ́dìrẹ́ fífele tó kàn ká ọdẹ akátó jẹ gbódò náà jẹ òfìè náà yà sí lọ́tẹ̀tọ̀ àyígbà philistine lẹ́tọ̀ jí bẹ́ẹ̀ wà tó yàn sí lọ alẹ́ tàn dẹ́rẹ́ndówó yàn sí lọ dín òtọ́ ẹ̀ wà tó kìnkàn bíọ́ ìyá lẹ́mi wà tó kìnkàn bíọ́ mi tó fi amọ̀dọ́ náà lọ afọ́sísẹ́ lọ́dì òfin sùn tó yẹ lọ òfin yọ́nùn tó yẹ lọ ẹ kò tó yìí mo tó afọ́sísẹ́ lọ ṣe bọ́ yẹsọ́ àkàmúra afọ́sísẹ́ lọ ẹ̀yìn ọmọ bọ́ adọ́nẹ̀ adọ́nà yàn sí adọ́nà fìyín sùn tó bọ́ ẹ̀rọ dáàdì àjẹtò kílánà ni lọ bro amọ wọn tó yẹyọ díẹ mọ amọ ẹni lọwọ ẹnu ẹ ẹnko mẹhun mi ètè òtù àmàyé àtẹnudé òtẹnudé gílítù àkàwáhódé àwáhódé jẹgódó ní fíè jà ìgbà fíè jí ẹni wà nù ẹ máa yan lọtẹ mi hó náà mẹ tọlẹ mi anako náà mẹ yọnudé kàfi súnudé bàdọ èké máa ka yàn apẹni mẹmẹ súnudé èké máa yàn apẹni mẹmẹ yọnudé bọ akíyàwé talẹni bọ kíyàwé fọlẹni bọ mẹyàtọ hó náà mẹ nálọ ẹ wá dọtí fi lọ nù ewẹ náà wà lọdí mọ òtúrò ètò ni dìvíe bọ yẹ awàtò alọgọ́nà kóná mẹtọ mẹyàtọ kóná mẹ lọ nàdó ìwà nù ẹyẹ sún àkódọ dáìdọ ẹ mà náà kó yín wíwà lọ bọ fìtẹ àkànú tè gangan fíwẹ mi wá wá kó gbẹtẹ àsì lọjọ náà wà ní ẹyìn wọn àpẹ ẹdọ náà wẹ ẹdọ dín oyin wọn náà yẹ lọ oyin wọn náà nù oyin wọn náà bọ abiyọ bíbélì mẹ àsì jẹ inú lọ yẹn òjé máa dálẹ gòwẹ mọ ẹ má tẹgàn jọ bọ yàn sí àsìtò ẹ wá dọ à nǹkan yín wọn náà mà nù ẹnu yẹn kó mẹtí ọhún gbáhùn lọdí mà bọ dé ẹ wá ìjẹ òmóyàn náà nù mọ nǹkan jí àṣù àwa kò dó e àwa tó gòdó náà àyìn.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Let us pray.
3: Migbo,
2: Almighty God, we thank you.
4: Mgbe ha ga-etinye ya n'ọlụ, o kwesị ya ekwesị. Ugbu a, nne, ị gwara nwa gị nwanyị na nke a adịghị mma. Ọ bụrụ na ime ihe dị otu a, ị na-emegide mụ. Ọ bụrụ na itinye nke a n'ọlụ, ị na-eme onwe gị dị ka onye na-erubere m isi. Nne m ekwulu okwu dị otu a, nke a na-atọ m ụtọ nke ukwuu. Mgbe ahụ, mgbe ọ chọrọ itinye ahịa ha n'ọlụ kpọmkwem, iwe soro ya iji dụnyere ya okwu, iwe nyere ya aka. Gịnị mere iji eme nke a? N'eziokwu, enwekweghị nkwezu n'ihe ahụ ị na-ekwu. Ya mere o kwesịrị ka anyị ghọta, nke a bụ onye ọzụzụ atụrụ ugbu a. Ọ na-akwụsa ozi nke Chineke, wee na-ezi ozi ọma n'usoro n'usoro, o wee na-ekwu okwu banyere maka ududo nsọ. Ya bụ iwezuga ọdịdị nke Adam na ịdị mkpa nke inwe obi nke anarụ. O wee kụziere ndị otu nzukọ ya niile na ndị ọrụ ya niile, wee sị na nke a bụ ụzọ, jeenu n'ime ya. Ha si onye ọzụzụ atụrụ, onye nkụzi anyị ghọtara, anyị ma ebe isi wee na-abịa. Anyị nwere otu akwụkwọ nsọ anyị na-ahụta ya o, ma otu ọ dị, nke a bụ ihe na-atụ anyị ụtọ nke ukwuu. Ha wee gaa n'ụzọ nke aka ha, mana onye ọzụzụ atụrụ, onye nkụzi, onye ndu wee sorokwa ha na-amụkwa amụ, wee kwenyere ha, wee dụnyere ha ukwu. Gịnị mere iji agbasa ozi ọma? Gịnị mere iji enye ndụmọdụ? Gịnị mere anyị ji egosi ha ụzọ? Nke a bụ nne nke Samson, nke a bụ kpọmkwem ihe ha mere. Hụ onwe ha ehiwe ụzọ. Ọ bụrụ na ha guzosiri ike, Samson, ọ bụrụ na ị na-aga, gawere onwe gị, anyị agaghị eso gị wee jee. mgbe ị na-ezute na ndị ahụ ị ga-elu nwaanyị ọbụla, ha ga-asị gị, olee ebe nne gị nọ, olee ebe nna gị nọ? Ha bịaghị, ọ bụ n'ihi gịnị? Ha ekwenyeghị nnu. Olee otu anyị ga-esi enye gị nwaanyị nwaanyị? Nke a bụ nwaanyị nwaanyị, n'ihi na nwa nwaanyị ahụ ọ ga-abụ onye alụrụ n'ezinụlọ unu. Otu ihe gara ime, mana isiokwu m na-ekwu bụ nke a: ọ bụghị naanị Samson bụ onye hiri ụzọ, nne na nna ya hiri ụzọ, ndị mgbasa ozi ọma na-ehikwa ụzọ, na ndị a bụ nne na nna n'ụbọchị taa bụkwa ndị na-ehi ụzọ na ịkwado ụmụ ha ihe ha maara na ozighi ezi. Anyị na-ele anya na nke abụọ n'ebe a: enweghị mgbọrọgwụ na enweghị nchọpụta nke onye na-ahụ n'anya. Anyị na-ele anya na ndị ikpe isi ire na isii. Ana m agụ site na amaokwu nke anọ, Judges chapter 16 verse 4. O ruo mgbe nke a gasịrị, na ọ hụrụ otu nwaanyị n'anya na ndagburugbu ugwu Sorek, onye aha ya bụ Delaịla. Ana m eche na o kwesịrị ka anyị mụta ihe dị mkpa n'ebe a. Anyị na-eche eche naanị banyere Delaịla, nke bụ nwaanyị, bụ onye ala ọzọ, mana ọ bụ eziokwu na nwaanyị ka ọ bụ. Mana ọ bụ na nwoke nwere ike ịghọ aghụghọ a n'ebe ị nọ. Nwoke ọ na-eche echiche banyere maka Delaịla dịka onye nọ n'ezi? Ọ bụ onye mba ọzọ. Otu onye nke nọkwa n'ime nwekwara ike ịbata n'ụdị aghụghọ nke Delaịla n'ebe ị nọ. Ị na-achọpụtakwa Samson? Ọ dịghị mgbe ọbụla ọ jụrụ nwaanyị a, onye bụ nne gị? Onye bụ nna gị? Gịnịkwa ka esi zụlite gị? Gịnị mere iji eme ihe ị na-eme? Ị nwere onye ọbụla na-enyere gị aka maka ihe ndị ị na-eme? N'eziokwu, ajụjụ ị na-ajụ m ugbu a, tupu m enye gị ụsa ka m mara ihe mere iji na-ajụ m ụdị ajụjụ ndị a, ị chọpụtara na ekwu niile a na-ekwu bụ ihe nọ n'otu akụkụ? Ya bụ naanị Delaịla na-ajụ ajụjụ. Gịnị bụ ihe nzuzo nke ike gị? Ị chọpụtakwara na ajụjụ ahụ agbanweghị? Ọ nweghị mmasị banyere ihe ọmụma maọbụ banyere ihe ndị ọzọ? Naanị otu ihe ka ọ na-agbado ọba. Ọ na-ekwu, gwa m ihe bụ ihe nzuzo nke ike gị, nke ọ ga-abụ adịghị ama ihe ama. Onye ọbụla chọrọ ịnapụ gị ike ahụ, mgbe ahụ anyị ga-ama na nke a bụ otu siri mee ike, otu si nweta ike. Ghọta ahụ, Delaịla, ọ dịghị.
2: For the privilege we have today.